0: ebi ubi aja unulosi oyanochi ebe abone kokun nedagbari na leori Mr. Abrus Ayiwo otabebe oyiwo toy Uganda bi Congo akimegage ekomoribo le na leori Nigeria Center for Disease Control bi prevention ida tagenyage ekomo na leori Ebola odagbari boni ewun mesunu ona bi oni Democratic Republic of the Congo bi Uganda oda chenyage ida tami Nigerians genyage ni ejo femu genyage onaiseri bi oto Nigeria ibaye semio bi oto mana oikida tai genyage ene kon onokona ne ti emi awen si wotore elu oni asabolu bejada menyage oni ekomona ekiluo okisi wotore Ukama on Ivin Masemian Dag Baribi is sent by Nicholas Radio Babuare Kama or made na fawa son by the Bama region.
1: Nde won Njoman egenti. Oga koko one all on basuzanye wo esan by Nicholas Radio Urum. Oye Jacoko one ketabu mada chizaram. Tupanya madita kokowa. Ohanuju gerop would work on down waran isakoko. Akpọrọ ndị Kraịst ka ha na-enye ekele ma na-ekpe ekpere n'ụka Holy Family Chapel Urumi n'ụbọchị Sọnde. Okeji enweta tiketi APC maka ntuliaka House of Representative n'enweghị onye megidere ya. NCDC ewelitere nlekọta ka Ebola pụtara ọzọ na Congo na Uganda. Ugbu a, gara ọkpụrụkpụ okwu ndị ahụ wụọrọ anyị isi akụkọ. Reverend Samuel Egbegbe kpọrọ ndị Kraịst nọ na Holy Family Urumi ka ha na-enye Chineke ekele ma na-ekpe ekpere mgbe niile. O kwuru na ekpere na ekele bụ ụzọ kacha mma isi soro Chineke dịrị nsọ. Henry Okechi emeriela tiketi otu APC maka ntuliaka House of Representatives nke afọ 2027 na-enweghị onye ọbụla megidere ya na Esan South East Federal Constituency. Ụlọ ọrụ Nigeria Center for Disease Control and Prevention NCDC emeela ka nlekọta gbasi ike na Nigeria mgbe ọrịa Ebola pụtara ọzọ na Congo na Uganda. Ka ha kwuru na ugbu a enweghị onye ọbụla nwere Ebola na Nigeria. Tupu mpịachi akụkọ ụwa, ngwanị ka anyị laghachi enu n'okwu ndị ahụ wụrụ anyị isi akụkọ. A kpọrọ ndị Kraịst ka ha na-enye ekele ma na-ekpe ekpere n'ụka Holy Family Chapel n'ụbọchị Sọnde. Okeji enweta tiketi APC maka ntuliaka House of Representatives n'enweghị onye omegide. NCDC ewelitela nlekọta ka Ebola pụtara ọzọ na Congo na Uganda. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akụrụ ọnụ. Ndalụnụ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram Modest. Emesịa.
2: Dede wòyí ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Shabai Nakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Irọmi. Ìròyìn ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́yín láti ẹnu ṣíwájú ẹ̀tẹ́ka gbọ́ àwọn ọ̀pẹ́ ni ẹ jẹ́ kí ó pọ̀ ní gbogbo ìgbàkúùgbà tí ẹ bá rí Okoje. Tún ti jáwé olúborí láti ṣojú ẹgbẹ́ APC nínú ìdìbò sí ilé-ìgbìmọ̀ aṣojú èyí tó ń bọ̀ ní ọdún 2027. Àjọ NCDC ti kéde pé àrùn Ebola tún ti ṣẹ́yọ ní ilẹ̀ Congo, ó tún ti sàn dé ilẹ̀ Uganda pẹ̀lú. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi. Jákèjádò orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ní ìlú Yúrómì. Nígbà tí àmọ̀ràn lọ bá wọn pé ìdúpẹ́ ní ká jẹ́ kó máa pọ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá máa ṣe àdúrà àti wípé èyí ni kí ó jẹ́ ìpìlẹ̀ nínú gbogbo ohun tí wọ́n